0: wo if so kire nya wo dia na wo dia wa wo
1: yes
0: papa kan bible no need you
2: amen
0: amen
2: yeah ken kan wo hebrews wo mo no
0: ha
2: etim kro no ne ken kan so eye adwonu enso no
0: ase ase dai
2: na ase dia da wo mo nipa so wo preko
0: se nya da wo se nipa e de wo preko pelu
2: na no wachi no
0: no wachi no
2: atem wo be
0: pano atem wo ho ase